0: bẹ̀rẹ̀ ẹgẹ́ tiẹ̀ kú tìǹdì tìǹdì kí ló kọjá lójú dé ọba tí yọ̀kọ̀ pa
1: o àgbàrá òjò ni
0: ẹ̀hẹ́n. That's all.